ogójì kan ní dọ́tí odò tí ké ọ ẹ tọ́nà àgbẹ̀tọ̀viso tí ké sí dọ̀lẹ́lẹ́ lọ́gbọ́ èyí dọ́ta rọ àkọsúdọ̀ àkútí pẹ́lú nkúfidó lámẹ́sẹ́nu ọgbọ́lẹ̀ kájàtá mẹ́kọ́lọ́ yìí hádọ́wà tọwọ́ ó sọ àfọlọ́tẹ̀ inú ọ̀nà jùkọ̀ tógójì kan lọ́pẹ́ mọ́ mudọ́ máma avavamẹ́ lè tógó nígbà dí ìhò lè pé kí máa kọ́ gbálígbálí wà tó àkú mẹ́ lè kàlẹ́kà yá hàn àgbẹ̀tọ̀ pọ́ ní àmúdọ́ lẹ́ni tí amẹ́ríkà kọ́ lómi ilé ń kékeré ìwọ̀n àdénú zàlìkì ilé ti lọ báyì ń kéke àmàdé tọ́lọ́nà àfọwọ́lẹ́ tí ilé kó tí mẹ́mi ilé wà dọ́ mẹ́ hàn tọ́ wà tó àkú dúró mẹ́ lè kàlẹ́kà yá hàn mi kòdùgójú tọ́ wà sọ kúpọ̀ tí ní wo má vi aṣọ náà mi kúpọ̀ lọ́yà ná lọ́múdọ́ lẹ́ni tí mi àkọ́ kóló fínni mi àbẹ́ kọ́ ẹ lọ ìdí mi àpẹẹlẹ mi àṣọ lọ́nà kóló àmì kọ́kọ́ nuyinde aṣọ náà àmì hàn tọ́ ọ̀nà ìbàdàn mi gbọ́. Ẹtẹ́ ìyígbèdo àṣì ti so àkọsúdọ̀ àkútí pẹ́lú nkúfidó lámẹ́sẹ̀yìn ọ̀gbọ́ ilẹ̀ kadodo mẹ́kọ́lọ́ ìhádọ́ àtọ̀.

lóbìnrin gbogbo ọmọ orílẹ̀-èdè yìí dájúdájú ẹ ti fi orúkọ sílẹ̀ nípa pípín àwọn àpò ẹ̀fọn tí wọ́n ti fọ́n ogun sí èyí tí ìjọba orílẹ̀-èdè yìí fẹ́ pín fún àwọn ará ìlú ní ọ̀fẹ́. Ọ̀nà méjì ni ètò pípín àwọn àpò ẹ̀fọn náà ti wáyé. Ìgbà àkọ́kọ́ láti ọjọ́ kẹrìnlá sí ọjọ́ kejìdínlógún oṣù yìí ni wọ́n pín fún àwọn ará ẹkùn Àríwá, ẹkùn Àárín, ẹkùn Ẹ̀sà Òkè àti ẹkùn Gúúsù. Ìgbà kejì ní ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n títí di ọgbọ̀n ọjọ́ oṣù yìí bákan náà ni yóò kan àwọn ẹkùn Kàrá àti ìgboro ìlú Lomi àti agbègbè rẹ̀. Tí àsìkò pípín àwọn àpò ẹ̀fọn náà bá ti tó ní ìkí àyín, ẹ mọ́ jáfura kí ẹ gba ọ̀nà àyè tí wọ́n ti júre fún yín nígbà tí wọ́n ti wá gba orúkọ yín sílẹ̀ níjọ́ sí kí ẹ lọ sí ọ̀hún. Tí ẹ bá sì ń lọ, ẹ mọ́ gbàgbé ìwé pélébé tí wọ́n fún yín kí wọ́n lè mọ iye àpò ẹ̀fọn tí wọn yóò kó fún yín lọ́fẹ̀ẹ́. Tí ẹ bá gbàgbé ibi tí wọ́n júre fún yín, ẹ tètè yára lọ sí ilé ìwòsàn tí ó sọmọ yín kí ẹ lọ béèrè. Kí á sùn ní abẹ́ àpò ẹ̀fọn, ó dára gidi, ó máa yọ ni kúrò lámúlọ́wọ́ àmọ́dí ibà. Yìí sì túmọ̀ fún gbogbo ìdílé olúwa rẹ̀ ní àlàáfíà tó péye. Àpò ẹ̀fọn á máa gba ni kúrò lọ́wọ́ àmọ́dí ibà. Olùkéde alákòóso ìlera àti ìlera.

0: lóbìnrin gbogbo ọmọ orílẹ̀-èdè yìí dájúdájú ẹ ti fi orúkọ sílẹ̀ nípa pípín àwọn àpò ẹ̀fọn tí wọ́n ti fọ́n ogun sí èyí tí ìjọba orílẹ̀-èdè yìí fẹ́ pín fún àwọn ará ìlú ní ọ̀fẹ́. Ọ̀nà méjì ni ètò pípín àwọn àpò ẹ̀fọn náà ti wáyé. Ìgbà àkọ́kọ́ láti ọjọ́ kẹrìnlá sí ọjọ́ kejìdínlógún oṣù yìí ni wọ́n pín fún àwọn ará ẹkùn Àríwá, ẹkùn Àárín, ẹkùn Ẹ̀sà Òkè àti ẹkùn Gúúsù. Ìgbà kejì ní ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n títí di ọgbọ̀n ọjọ́ oṣù yìí bákan náà ni yóò kan àwọn ẹkùn Kàrá àti ìgboro ìlú Lomi àti agbègbè rẹ̀. Tí àsìkò pípín àwọn àpò ẹ̀fọn náà bá ti tó ní ìkí àyín, ẹ mọ́ jáfura kí ẹ gba ọ̀nà àyè tí wọ́n ti júre fún yín nígbà tí wọ́n ti wá gba orúkọ yín sílẹ̀ níjọ́ sí kí ẹ lọ sí ọ̀hún. Tí ẹ bá sì ń lọ, ẹ mọ́ gbàgbé ìwé pélébé tí wọ́n fún yín kí wọ́n lè mọ iye àpò ẹ̀fọn tí wọn yóò kó fún yín lọ́fẹ̀ẹ́. Tí ẹ bá gbàgbé ibi tí wọ́n júre fún yín, ẹ tètè yára lọ sí ilé ìwòsàn tí ó sọ́mọ yín kí ẹ lọ béèrè. Kí á sùn ní abẹ́ àpò ẹ̀fọn, ó dára gidi, ó máa yọ ni kúrò lámúlọ́wọ́ àmọ́dí ibà. Yìí sì túmọ̀ fún gbogbo ìdílé olúwa rẹ̀ ní àlàáfíà tó péye. Àpò ẹ̀fọn á máa gba ni kúrò lọ́wọ́ àmọ́dí ibà. Olùkéde alákòóso ètò ìlera àti
1: ogójú kan mudotiwo dotike o etona agbetobiso tikesi dolele logbo edotaro akosudo akuti pelun kuvido lamesenu ogbole kachachame kolo yihado atowo oso afolote inunu onoju kan togoju kan la plemo mudomama avavame le togoni gbadi ho le pepi ma kho ma kho gbali gbali wa to ko me le kareka ya hla gbeto po anya mudole ni ti america kho nomi le nkeke vivon deno zalikule ti la vayin keke ama detolono a fowle ti le kwe ti me mi le wa do ame hle to wa to akwe duo me le karekaya hle mi kodu godu to wa so kupon ti ni wo ma vi aso no mi kupon lo yana no mu dole ni ti mi a ho kolo fini mi ave kwe lo izi mi a kwe le mi a so lon lo kolo ame koko nwide aso no ame hle to ono valo mi gbo ẹtẹ ìyígbèdo àṣì ti so àkọsódò akuti pẹlú kúrídó lámẹsẹyàn ò gbọ ilẹ kadodo mẹkọrọ ìhádọ àtọ.

ìkéde pàtàkì lọ́kùnrin lóbìnrin gbogbo ọmọ orílẹ̀-èdè yìí. Dájúdájú ẹ ti fi orúkọ sílẹ̀ nípa pínpín àwọn àpò ẹ̀fọn tí wọ́n ti fọ́n ogun sí. Èyí tí ìjọba orílẹ̀-èdè yìí fẹ́ pín fún àwọn ará ìlú ní ọ̀fẹ́. Ọ̀nà méjì ni ètò pínpín àwọn àpò ẹ̀fọn náà ti wáyé. Nípa àkọ́kọ́ láti ọjọ́ 14 sí ọjọ́ 18 oṣù yìí ni wọ́n pín fún àwọn ará ẹkùn Àríwá, ẹkùn Àárín, ẹkùn Ẹ̀sà Òkè àti ẹkùn Gúúsù. Ìgbà kejì ní ọjọ́ 26 títí di 30 ọjọ́ oṣù yìí bákan náà ni yóò kan àwọn ẹkùn Kàrá àti ìgboro ìlú Lomi àti agbègbè rẹ̀. Tí àsìkò pínpín àwọn àpò ẹ̀fọn náà bá ti tó ní ìkí àyín, ẹ mọ́ jáfura kí ẹ gba ọ̀nà àyè tí wọ́n ti júre fún yín nígbà tí wọ́n ti wá gba orúkọ yín sílẹ̀ níjọ́ sí kí ẹ lọ sí ọ̀hún. Tí ẹ bá sì ń lọ, ẹ mọ́ gbàgbé ìwé pélébé tí wọ́n fún yín kí wọ́n lè mọ iye àpò ẹ̀fọn tí wọn yóò kó fún yín lọ́fẹ̀ẹ́. Tí ẹ bá gbàgbé ibi tí wọ́n júre fún yín, ẹ tètè yára lọ sí ilé ìwòsàn tí ó sọ́mọ yín kí ẹ lọ béèrè. Kí á sùn ní abẹ́ àpò ẹ̀fọn, ó dára gidi, ó máa ń yọ ni kúrò lọ́wọ́ àmọ́dí ibà. Yìí sì túmọ̀ fún gbogbo ìdílé olúwa rẹ̀ ní àlàáfíà tó péye. Àpò ẹ̀fọn á máa gba ni kúrò lọ́wọ́ àmọ́dí ibà. Olùkéde alákòóso ètò ìlera àti àwọn olólùfẹ́ wọn.

0: ye botu gwe ya de yun muda nono ay alwat da lazi ze bete mi sobalana le de yun bubu garum dindi ma na bulda ke jila dindi mi ekbo haser de nagane ke de ke kutune na zangu ngul hi mi bituzu fe de yu tabangu holu da gitti da sogorei holu da gitti da atokbama holu da gitti da ni jivi holu da agitti da dindi mi na lende bo haser de nagane ke de ke kunele nilurungu ngul mi bituzu fe de yu karo holu da gitti da nilumitete da agitti da alwat ndubaru mi de gitti da ulun inde da galola ra ki hili ze boga de yo zobala ne ele rok da kaya ya tiki ngu galola ra mba pa chelmi ne omu muzobalu ne bali e potu gwe ya pala gi bula bane no yusulu ne ndi ya onyotene rokote ya tumno da la fitu minde ru nyotene ne ene buda tru ba ru we na zobalu ne bali e potu gwe ya adege bu kande yure yo sing ne potu gudon ne hodi tenu wong tumno da ala fia sobore kande yure yo sing ne potu gudon tomdo ne minisi we yon ne tumno da la fitu
1: Ede pataki lokunrin lobinrin gbogbo ọmọ orílẹ̀-èdè yìí dájúdájú ẹ ti fi orúkọ sílẹ̀ nípa pípín àwọn àpò ẹ̀fọn tí wọ́n ti fọ́n ogun sí èyí tí ìjọba orílẹ̀-èdè yìí fẹ́ pín fún àwọn ará ìlú ní ọ̀fẹ́. Ọ̀nà méjì ni ètò pípín àwọn àpò ẹ̀fọn náà ti wáyé nípa àkọ́kọ́ láti ọjọ́ 14 sí ọjọ́ 18 oṣù yìí. Ni wọ́n pín fún àwọn ará ẹkùn Àríwá, ẹkùn Àárín, ẹkùn Ẹ̀sà Òkè àti ẹkùn Gúúsù. Igbákejì ní ọjọ́ 24 títí di 30 ọjọ́ oṣù yìí bákan náà ni yóò kan àwọn ẹkùn Kàrá àti ìgboro ìlú Lomi àti agbègbè rẹ̀. Tí àsìkò pínpín àwọn àpò ẹ̀fọn náà bá ti tó ní ìkí ayín, ẹ mọ̀ jáfura kí ẹ gba ọ̀nà àyè tí wọ́n ti júre fún yín nígbà tí wọ́n ti wá gba orúkọ yín sílẹ̀ níjọ sí kí ẹ lọ sí ọ̀hún. Tí ẹ bá sì ń lọ ẹ mọ́ gbàgbé ìwé pélébé tí wọ́n fún yín kí wọ́n lè mọ iye àpò ẹ̀fọn tí wọn yóò kó fún yín lọ́fẹ̀ẹ́. Tí ẹ bá gbàgbé ibi tí wọ́n júre fún yín ẹ tètè yára lọ sí ilé ìwòsàn tí ó sọmọ yín kí ẹ lọ béèrè. Kí á sùn ní abẹ́ àpò ẹ̀fọn ó dára gidi ó máa yọ ni kúrò lámúlọ́wọ́ àmọ́dí ibà yìí sì tún mọ́ fún gbogbo ìdílé olúwa rẹ̀ ní àlàáfíà tó péye. Àpò ẹ̀fọn a máa gba ni kúrò lọ́wọ́ ìyàmọ́dí ibà. Olùkéde alákòóso ètò ìlera àti àwọn olólùfẹ́
2: rẹ̀. Tartata náà tó wà tóbó wíṣẹ̀. Ẹ máa mi yí la nìkal mi tẹ̀. Ṣẹ̀fẹ̀ náà pèsè náà hami mútó ka fa la ka rakɔrɔ ta ka wunɔ ka rɛwɛ ka ta na pɛtɛ mútó na ba ta rɔ kɔsɔ la o tama na wɔli ta tama kɔrɔ miɲɛ tɛgɛ la sɛsɛ wunɔ ka rɛwɛ ka ta ka wunɔ ka ta na woso a ye ko ihuna nisa nukanu ta la ye ko ihuna nisa ka wunɔ ka ta na ta pan sɔkɔrɛ a ta kpa ma tɛ ta n'o ta sina mari tim tama na wɔli ɲɛ tɛgɛ la wunɔ ka rɛwɛ ka ta ka wunɔ ka ta woso a ye ko ihuna yeli na lɛrɛ. Nkan tala ye ko ɲini tisɛ ka hu nɔn karɛ wɛ ka ta ka wunɔn ka tana a kɔsa ha muto nanba kara tɛɛtɛ ta n'o ta sina gran lome nɛrɛsiru mi sisɛ muto nanba a ye ko ɲaari ɲina sa kana ha muto nanba na baa we ɲina i cari tɛ ni kɔrɔ dɛ kpakaw ka a ye ko ɲɛrɛ ni kami ɲɛ ka kalimi na a jalimi tagara yɛrɛ ka a ma yɛrɛ a wan ta ka sa hami muto nanba ka fa la na wari kunba tagara na wari wa walina ni wa muto nanba ka fa la ni wonba sɛwa na wa jaare wa tɛni wa wɔsɛ tako ti tɛtɛmiri ta wɛli ka sita ni wa pisɛ wa na wa nta wa walo na muto tɛ hindo ka hu wa hu o ha lafiya ka sarita ka a tigisɛ a wɔrita o kɔna lafiya ka a gbe ta muto tɛ hindo a lafiya sarita ka la ya a tigisɛ a wɔrita ya n'an ka ye ko liin na tɛkɔrɔ ta minisiri na ba ɲɛlo a lafiya a wɔrɛ na wonba tɛn wa tasɔ ni wa husu a lafiya wɔrɛ.

0: rẹ.
1: Ìkéde pàtàkì lọ́kùnrin lóbìnrin gbogbo ọmọ orílẹ̀-èdè yìí, dájúdájú ẹ ti fi orúkọ sílẹ̀ nípa pínpín àwọn àpò ẹ̀fọn tí wọ́n ti fọ́n ogun sí, èyí tí ìjọba orílẹ̀-èdè yìí fẹ́ pín fún àwọn ará ìlú ní ọ̀fẹ́. Ọ̀nà méjì ni ètò pínpín àwọn àpò ẹ̀fọn náà ti wáyé. Ìgbà àkọ́kọ́ láti ọjọ́ 14 sí ọjọ́ 18 oṣù yìí ni wọ́n pín fún àwọn ará ẹkùn Àríwá, ẹkùn Àárín, ẹkùn Ẹ̀sà Òkè àti ẹkùn Gúúsù. Ìgbà kejì ní ọjọ́ 24 títí di 30 ọjọ́ oṣù yìí bákan náà ni yóò kan àwọn ẹkùn Kàrá àti ìgboro ìlú Lomi àti agbègbè rẹ̀. Tí àsìkò pínpín àwọn àpò ẹ̀fọn náà bá ti tó ní ìkí àyín, ẹ mọ́ jáfura kí ẹ gba ọ̀nà àyè tí wọ́n ti júre fún yín nígbà tí wọ́n ti wá gba orúkọ yín sílẹ̀ níjọ́ sí kí ẹ lọ sí ọ̀hún. Tí ẹ bá sì ń lọ, ẹ mọ́ gbàgbé ìwé pélébé tí wọ́n fún yín kí wọ́n lè mọ iye àpò ẹ̀fọn tí wọn yóò kó fún yín lọ́fẹ̀ẹ́. Tí ẹ bá gbàgbé ibi tí wọ́n júre fún yín, ẹ tètè yára lọ sí ilé ìwòsàn tí ó sọ́mọ yín kí ẹ lọ béèrè. Kí á sùn ní abẹ́ àpò ẹ̀fọn, ó dára gidi, ó máa ń yọ ni kúrò lọ́wọ́ àmọ́dí ibà. Yìí sì túmọ̀ fún gbogbo ìdílé olúwa rẹ̀ ní àlàáfíà tó péye. Àpò ẹ̀fọn á máa gbani kúrò lọ́wọ́ àmọ́dí ibà. Olùkéde alákòóso ètò ìlera àti ìjàmbá olólùfẹ́.

0: lóbìnrin gbogbo ọmọ orílẹ̀-èdè yìí dájúdájú ẹ ti fi orúkọ sílẹ̀ nípa pípín àwọn àpò ẹ̀fọn tí wọ́n ti fọ́n ogun sí èyí tí ìjọba orílẹ̀-èdè yìí fẹ́ pín fún àwọn ará ìlú ní ọ̀fẹ́. Ọ̀nà méjì ni ètò pípín àwọn àpò ẹ̀fọn náà ti wáyé. Ìgbà àkọ́kọ́ láti ọjọ́ kẹrìnlá sí ọjọ́ kejìdínlógún oṣù yìí ni wọ́n pín fún àwọn ará ẹkùn Àríwá, ẹkùn Àárín, ẹkùn Ẹ̀sà Òkè àti ẹkùn Gúúsù. Ìgbà kejì ní ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n títí di ọgbọ̀n ọjọ́ oṣù yìí bákan náà ni yóò kan àwọn ẹkùn Kàrá àti ìgboro ìlú Lomi àti agbègbè rẹ̀. Tí àsìkò pípín àwọn àpò ẹ̀fọn náà bá ti tó ní ìkí àyín, ẹ mọ́ jáfura kí ẹ gba ọ̀nà àyè tí wọ́n ti júre fún yín nígbà tí wọ́n ti wá gba orúkọ yín sílẹ̀ níjọ́ sí kí ẹ lọ sí ọ̀hún. Tí ẹ bá sì ń lọ, ẹ mọ́ gbàgbé ìwé pélébé tí wọ́n fún yín kí wọ́n lè mọ iye àpò ẹ̀fọn tí wọn yóò kó fún yín lọ́fẹ̀ẹ́. Tí ẹ bá gbàgbé ibi tí wọ́n júre fún yín, ẹ tètè yára lọ sí ilé ìwòsàn tí ó sọ́mọ yín kí ẹ lọ béèrè. Kí á sùn ní abẹ́ àpò ẹ̀fọn, ó dára gidi, ó máa yọ ni kúrò lámúlọ́wọ́ àmọ́dí ibà. Yìí sì túmọ̀ fún gbogbo ìdílé olúwa rẹ̀ ní àlàáfíà tó péye. Àpò ẹ̀fọn wàá máa gba ni kúrò lọ́wọ́ àmọ́dí ibà. Olùkéde alákòóso ètò ìlera àti àwọn olólùfẹ́.
1: Èmi ọmọ Tógún wọn, àwa kàn ẹ́ lágbára aṣọ alápá pípẹ́ ní èrè Tógún bíbẹ́. Àsòkò ẹ tó chíka pẹ́ aṣọ alápá àmọ́ àbóche nọ̀nà méjì. Ọ̀nà chẹ̀chẹ̀ àbóche ti nọ́jọ́ máa mẹ́rin lọ nọ́jọ́ máa mẹ́jọ oṣù ya wá ní èrè Savan Central Maritime Ndoa bíbẹ́ ń plateau. Agbára ìkejì ẹ̀ ó bò lọ tinájọ́ mẹ́fà lẹ́nógún lọ́ntàntàn

0: pàtàkì lọ́kùnrin lóbìnrin gbogbo ọmọ orílẹ̀-èdè yìí. Dájúdájú ẹ ti fi orúkọ sílẹ̀ nípa pínpín àwọn àpò ẹ̀fọn tí wọ́n ti fọ́n ògùn sí. Èyí tí ìjọba orílẹ̀-èdè yìí fẹ́ pín fún àwọn ará ìlú ní ọ̀fẹ́. Ọ̀nà méjì ni ètò pínpín àwọn àpò ẹ̀fọn ni ó ti wáyé. Nípa àkọ́kọ́ láti ọjọ́ 14 sí ọjọ́ 18 oṣù yìí ni wọ́n pín fún àwọn ará ẹkùn Àríwá, ẹkùn Àárín, ẹkùn Ẹ̀sà Òkè àti ẹkùn Gúúsù. Igbákejì ní ọjọ́ 24 títí di 30 ọjọ́ oṣù yìí bákan náà ni yóò kan àwọn ẹkùn Kàrá àti ìgboro ìlú Lomi àti agbègbè rẹ̀. Tí àsìkò pínpín àwọn àpò ẹ̀fọn náà bá ti tó ní ìkí àyín, ẹ mọ́ jáfura kí ẹ gba ọ̀nà àyè tí wọ́n ti júre fún yín nígbà tí wọ́n ti wá gba orúkọ yín sílẹ̀ níjọ́ sí kí ẹ lọ sí ọ̀hún. Tí ẹ bá sì ń lọ, ẹ mọ́ gbàgbé ìwé pélébé tí wọ́n fún yín kí wọ́n lè mọ iye àpò ẹ̀fọn tí wọn yóò kó fún yín lọ́fẹ̀ẹ́. Tí ẹ bá gbàgbé ibi tí wọ́n júre fún yín, ẹ tètè yára lọ sí ilé ìwòsàn tí ó sọmọ yín kí ẹ lọ béèrè. Kí á sùn ní abẹ́ àpò ẹ̀fọn, ó dára gidi, ó máa yọ ni kúrò lámúlọ́wọ́ àmọ́dí ibà. Yìí sì tún mọ́ fún gbogbo ìdílé olúwa rẹ̀ ní àlàáfíà tó péye. Àpò ẹ̀fọn á máa gba ni kúrò lọ́wọ́ àmọ́dí ibà. Olùkéde alákòóso ìlera àti ìlera.
1: Thank you.